0: kẹjọ ń bọ̀ lẹ kọ́lé ń sí gan.
1: Adégbáyé.
0: Standard bí ilé ìlú òyìnbó náà ṣe rí ni, bí ilé UK ṣe máa rí ni, ilé ìlú èbó wo nǹkan. Ẹ wo bí ilé ṣe ń dán, ẹ wo sitting room. Abẹ Ọlọ́run kó tètè gbé ọgà kó lè ṣe léyìí fún màmá rẹ. Ẹ̀ẹ̀mẹ́ni tó dùn mí fún lónìí, bàbá wọn ò sí ń bẹ̀. Àbẹ́ẹ̀rí, ẹ̀yin bàbá, bí wọn ò bá ṣe kọ́ ti ìyá lọ́tọ̀ kí wọ́n tó kọ́ ti bàbá, tàbí kí wọ́n tún jọ máa gbádùn. Àbẹ́ẹ̀wò bí ṣe ń dán bí ojú aṣẹ́wó. Ẹ wo bedroom.

0: dáa. Ẹ̀yin ọmọ yìí, Ọlọ́run yóò mọ̀ tọ́jú yín. Ọlọ́run yóò mọ̀ gbé yín ga. Ẹ mọ̀ dé ibi gíga. Fádúró eléyìí tẹ́ ẹ ṣe fún ìyá yín, ọmọ mọ̀ tọ́jú ẹ̀yin náà. Kódà wọ́n tó fi carport sí. So wọ́n ti mọ̀ pé mọ́tò ń bọ̀ lójú, wọn ó ṣe yẹn sí. Mọ́tò ti ṣe kíni?
1: Mọ́tò ti wà Lexus ló kọ́kọ́ wà, tábúrò mi sẹ́ǹtì wọn.
0: Mọ́tò ti kọ́kọ́ ń bẹ ńlẹ̀ so ẹ.
2: Nígbà tó bá ń dára, nígbà tó bá ń dára, Olúwa jẹ́ kí n wà níbẹ̀ o.
3: Ẹ wo ohun tó ṣẹlẹ̀, àṣé gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ jẹ́ abiyamọ, gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ jẹ́ abiyamọ, irúgbìn tí mo fẹ́ kó fílẹ̀ láàárọ̀ yìí, ó ní pé Ọlọ́run fún mi lọ́mọ aláàánú. Tó bá ṣe pé àdúrà sì ń gbà títí dọ̀la, kàn mọ̀ọ́mọ̀ rúbọ̀ yẹn. Gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ ní Sátọ̀dé, ẹ wo ohun táwọn ọmọ ṣe fún ìyá tiwọn, ìyá tó bí ọmọ aláàánú. Gbogbo ẹ̀yin abiyamọ, àfitẹ́ ìbá sabiyamọ, ṣé ẹ sì mọ̀ pé abiyamọ kì í ṣe ọkùnrin nìkan, kì í ṣe obìnrin nìkan, ẹ ra àwọn ọkùnrin abiyamọ, ẹ rí bí wọn ṣe máa fún irúgbìn. Ọlọ́run fún mi ní ọmọ aláàánú, ọrẹ tó fẹ́ filẹ̀ láàárọ̀ ènìyàn. Mọ̀mọ́ ẹni tí ọba bímọ aláàánú, ojú ìyàrá rẹ̀ kò bí ìrànlọ́wọ́, kò bí ọmọ ìrànlọ́wọ́ nìyẹn. Àti ìdá mẹ́wàá àti ọrẹ, bí gbogbo àwọn ìyá kan ò ṣe bẹ́ẹ̀, máa rí ìyá 50 tí ó fi wá 1000 tí wọ́n fi máa tọrọ. Ọlọ́run fún mi lọ́mọ aláàánú. Ẹnìkan ní ọrẹ ara wọn 50, Ọlọ́run ara wọn 50 tí ó sàn ìdá mẹ́wàá tá a fi ṣe prógíráàmù tọ̀la. Irúgbìn ọrẹ 1000 ọrẹ 2000 fún mi lọ́mọ aláàánú. Account number church ni 20 17 42 90 47. 20 17 42 90 47. Comfort Life Mission International, First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí, 1966 36 38 73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀, ẹ ó jèrè ilẹ̀ náà. Kí n tó mọ̀ lọ, ẹ jẹ́ fún yín lẹ́sẹ̀ Bíbélì tá a kà o. Ẹ jẹ́ ka ìwé Mark tán lónìí o. Mark chapter 11 títí wọ 16. Ohun ò lè pé 10. Ìmí ọmọ pé 10, ìmí ò ní pé 10 lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀. 11 títí wọ 16 ìwé Mark, St. Mark. Without wasting time, ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà, ọya gbé ọwọ́ lé ìdodo rẹ̀. Báyìí lolúwa wí. Mo dànù pọ̀ mọ́ ìrìn àjò ẹ, gbogbo faces of life káàánú ọmọ bọ́ orin, in Jesus name. Happy birthday, long life and prosperity. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe marriage, tẹ́ ẹ̀ ń mark wedding anniversary yín, ìrìn àjò yín kọ́yá, ilé yín ò ní dàrú, in Jesus name. Ẹ wo, ẹnìkan ní pastor mo ní testimony ní agbára ẹni tó láyé àtọ̀run, o lè lo number 080-88-71-65-66 ẹ send the message, ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.